Àríkú ẹ̀kìn pé kó ọjọ́ ìní tí ọjọ́ ọjọ́ pàtàkì tí ọlọ́run fún wa tí ọjọ́ ìbẹ̀rẹ̀ àríyànṣe yìí ojúmọ́ kẹwàá ọjọ́ ajé nìyẹn oṣù ogun ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n bí ẹ̀sùn pé láti lè ṣe rẹ́fẹ̀rẹ́sì ti tẹ́ba ju ojú ìròyìn tẹ́lẹ̀ pé agbọ́n ìtọ́ sí kí ṣáájú mẹ́rìnlá ní àdúgbò kan àbọ̀ kóra ti sùn yìí mo ní sọ pé a ṣe àbápàdé ọ̀dọ́mọbìnrin ọlọ́dún mẹ́ta kan nínú agbami odò ti ọ̀pára lọ́hùn-ún kódà ó jẹ́ ìyàlẹ́nu pàtàkì ǹjẹ́ ọmọ yìí ó ti ń bẹ ní ọwọ́ ẹ̀tọ́ jẹ́ aláṣẹ agbègbè pàṣà lọ́hùn-ún tí wọ́n ṣe àlàyé fún bí àṣírí ọmọ náà bẹ́ẹ̀ kí n sọ fún ẹ pé àbápàdé ọmọ kan tí a sọ sínú kànga tí ọmọ náà sì ti kú báyìí nínú àwọn ìwádìí ó jẹ́ pé ọ̀dọ́mọbìnrin kan tí ó jẹ́ orogún ìyá ló ṣòwò irúfẹ́ ìwà báwọn ni kọ́lọ́run kò gbà wá o pàápàá fún àwọn tó jẹ́ pé wọ́n mú àwọn ẹ̀rọ tí ẹnìkan tí ò tí kò dọ́gba tí à ń lu àwọn afárá tí ìjọba ṣe sílẹ̀ kódà méjì láàrin wọn ti bẹ ní ọwọ́ àwọn ọlọ́pàá òfin kan pé àkí àbí ìkìlọ̀ pàtàkì ni èjẹ́ fún àwọn wọ̀nyí oníkókó àtọ̀sán yìí ẹ má gbọ́ akínẹ̀kan sí láti lè ṣe rédíò pẹ̀tẹ̀tẹ̀ mọ́sọ́ fún pé àjálù kan ti wáyé ní ìlú jùgọ̀bá yìí ọmọ ọlọ́dún méjì kan ni a ṣe àbápàdé rẹ̀ nínú odò nínú kànga nìyẹn ní ojúmọ́ kẹrin oṣù kejì ọdún ti àwọ̀ yìí àbí ní ọjọ́ ìjẹ́ta nìyẹn ti a ṣe àbápàdé rẹ̀ ǹjẹ́ ẹnu ti ń ṣe michel tapara ti ó jẹ́ gẹ́gẹ́ bí oníròyìn wa ní ìlú lọ́hùn-ún ló ṣe àlàyé ní àlàyé ìjẹun kan tí ó jẹ́ ìyàlẹ́nu wọn ní nǹkan bí ọjọ́ ẹtì tí ó kọjá bẹ́ẹ̀ ni ọjọ́ àbí ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá nǹkan bí aago mẹ́rin ọ̀sán ni ó jẹ́ pé ìyá kan fa ọmọ náà ọmọ ọlọ́dún méjì yóò fà ní ọwọ́ bíi pé wọ́n lọ láti lọ ra àgbàdo ẹ̀tọ́ jẹ́ pé nígbà tí ó lọ ní pípadà rẹ̀ kò tún padà pẹ̀lú ọmọ yìí mọ́ nínú lílọ rẹ̀ ó fà pé ọ̀pọ̀ ni àwọn tó yẹ pé wọ́n ti ṣe àkíyèsí pé ìyá yìí fa ọmọ náà lẹ́yìn ṣùgbọ́n nínú ìpadà rẹ̀ wọ́n tún rí ìyá ọmọ náà tún bẹ pẹ̀lẹ́ kò tún sí bẹ́ẹ̀ mọ́ kí ni ohun tó ṣẹlẹ̀ ǹjẹ́ nípa àwọn ìwádìí ẹni wọ́n ti ń ṣe Abdullahi Salisu tó jẹ́ ọ̀kan láàrin àwọn ìdílé olóògbé yìí ó ní kódà irúfẹ́ ẹ̀mí wo ló lè lo ènìyàn kí ó gbẹ́ ọmọ ọmọ ènìyàn láti sọ ọ́ sínú odò kí ni àwọn ìkẹ̀nà ti ń bẹ tó jẹ́ pé irú èlò máa ó lè fi wáyé òun náà ló fà pé wọ́n ní arábìnrin yìí ó fa ọmọbìnrin náà àbí ọmọ yìí ní ọwọ́ ẹ̀rí pé àwọn lọ láti lọ ra nǹkan ni ṣùgbọ́n nígbà tí wọ́n lọ àlọ́larí ọ̀tún rí ààbọ̀ mọ́ ohun tó ṣẹlẹ̀ ǹjẹ́ ìyá yìí ó jẹ́ pé lójú ọmọ náà sínú nínú kànga mo rí pé àkókò òjò ni àwà òun ni kódà nígbà tí ó padà báwo ni wọ́n ṣe ń béèrè ní ọwọ́ rẹ̀ pé ọmọ tí ìwọ mú dání dà wọ́n ṣe àlàyé pé ọmọ náà nígbà tí àwọn dé ọ̀hún òun tún mọ ọ̀nà tí ó tún gbà fihàn pé ó ti padà ní ẹ̀yìn tí òun nínú àwọn ìwádìí àwọn kan wọ́n sọ pé nígbà tí ìyá náà jáde àwọn rí pé ó fa ọmọ kékeré náà ní ọwọ́ ṣùgbọ́n ní pípadà rẹ̀ òun nìkan ni ó padà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọ́n gbé arábìnrin ìjókòó tí wọ́n ń béèrè ọ̀rọ̀ nínú bíbélì ọ̀rọ̀ yìí àrí pé ó wá jẹ́wọ́ nítorí pé àmọ́ náà òun ti jẹ́ sínú kànga nínú odò nìyẹn kódà ọba mú gbogbo ìlú gbogbo àdúgbò yìí ni kódà wọ́n wà nínú ìkẹ́dùn tí kò àkólé fẹnusọ wọn àbí lẹ́yìn kí ló fà ǹjẹ́ kò tí ì rí ohun kan sọ àbí gẹ́gẹ́ bí ohun tí a rí lẹ́yìn tí ó ti rí pé àṣírí tó wọ́n sọ pé arábìnrin náà ó ti sá báyìí fìdí àkókò yìí wọn ò tí ì mọ ibi tó ṣùgbọ́n ohun tí a mọ̀ ni pé wọ́n ní ń bẹ nínú oyún kí ló fà tó jẹ́ pé ó fi ṣe irúfẹ́ nǹkan báwọ̀ ni tó bá ti yá amọ̀mọ̀ bí nǹkan náà ṣe ó ṣe wáyé jẹ́ ẹ̀yìn ènìyàn mi àti pé ó jẹ́ pé ọmọ ìyáálé rẹ̀ ni ẹni tí ó ṣe irúfẹ́ nǹkan báwọ̀ nù sí báwo la ṣe lè ṣe wọ́n sì ní kì í ṣe àkọ́kọ́ ni ó jẹ́ pé ní àkọ́kọ́ kan arákùnrin náà ni nínú yàrá ó ti fi iná sínú yàrá àwọn nígbà tó ṣe tán ó ti sá kúrò bẹ́ẹ̀ tí àwọn bẹ̀rẹ̀ sí rí pé èéfín bẹ̀rẹ̀ sí ní sókè nígbà tí ó ń débẹ̀ kódà kí ni ohun tó ṣẹlẹ̀ kí ohun tó ṣí ilẹ̀kùn láti sọ pé àwọn bẹ̀rẹ̀ sí nípa náà kódà ẹ̀pẹ́ ò gbọ́dọ̀ gbogbo ohun tí ń bẹ nínú yàrá yìí ni ojú náà ráúnráún àrí irúfẹ́ ènìyàn bí ayé ṣe ń lọ agbára tí olúwa ọlọ́run ní fi wá sí ọwọ́ àwọn ènìyàn búburú báyìí gẹ́gẹ́ bí ohun tí ó ṣẹlẹ̀ irú rẹ̀ òun náà ni tí ó wáyé nínú odò ọ̀pára àṣọ fún wa pé báwo ni ó ṣe ṣẹlẹ̀ sí kò sí ẹ̀dá kan tó lè sọ ní ọjọ́ tí ó ní ọmọ náà wọn ni ọmọ ọlọ́dún mẹ́ta ni ọmọ yìí ní tirẹ̀ ẹni tán ọdún méjì ni ṣùgbọ́n ọ̀dọ́mọbìnrin ni bàbá kan tó jẹ́ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn apẹja ìlú náà tó jẹ́ pé ó bọ́ sínú odò tí ó ń wá ẹja káàkiri wọn ní àkọ́kọ́ ó gbọ́
wo ke pe enikan sunkun ni egbere o lo be ko to de be je pe mi na dake o tun pada nitori pe o ko de inu odoku ti bere si ni peja won ni wa sise re tan o peja yi tan lo ngba ti o peja oni igbe na tun bere si ni o be si le si eni gba ti o de be kora won ya lenu no ni agba mi odo na ni omo kekere yi olodun meta na won ni o ti nbe ni agbere to pe o fowo o fi mu koriko kan ti o wa ni ti odo ti ko je ki omo na ki omi na ki o gbe lo nbe ni baba yi o fi gba omo na to gbe wa laari ilu nipasa nge won gbe fun ani ti o je alase ilu na ti an pe ni salifu nyami nigba ti o gba mo yi o se alaye bi nkan na se ro na so pe ni irole ti ojo ti ana ani ti o je apija yi o na ni o se abapade omo na gege bi awon iroyin won ni awon se ibere ni gbogbo ilu pasa yi ko si enikan ti oni omo ti asoro si yi mbo ni omo na ti kuro ba o lo se wo se te pe omo na fi de nbi yi mo so fun pe awon iwade ti n waye ile ifi je pe ki se kati o yewa nigbati ababi mo ti aba fe omo abi to je nkan agbe fun awon elomira abi kini won ti won fe fi omo ise gan pe ba ti ya awon iwade yo so fun asugbon eni salifu gunu oni o pe akesi gbogbo awon omo ilu pe akoko ti awaye akoko jo ni je ki a ma se abojuto awon omo wa baye ti ko ba je be ti a ba ma se a ri pe irufe awon ti ko la ko fe ni yo ma waye je mo so fun pe ni ku mi ko ni je ti wa na ojo ti nsugbon akesi ni a gbadun ma se si awon omo ni akoko ti awaye mega ninu itesiwaju won so fun pe fun awon to je pe ni akoko yi ijoba ti sise ti won ti nawo karaka ni oju awon ona to je pe a ri pe won se awon ona ti tun fun wa pelu awon ohun idapo mora leyin re won se ti anda pe ni kanibo sugbon ti wa se pataki won ti wa buru nbe ni pe opo ni awon mo ilu to je pe bi ti ijoba gbe sise re yi won tun lo lati lo lu ona na ki won je ki omi ti awon lo o le je omi baluwe o le je ti igbonse won gugure ni won da sinu kota yi o je nkan to je pe o ma oru ti o ma nwaye ko si je irufe nkan be man ko ma waye o na lo fa to je pe awon ti won se alase ilu paraku won gbe igbese lati so pe irufe nkan ba ni o ye ki apopin si o so pe ninu adugbo bi meji ti won la meta a ri pe kora ohun ti won se o je nkan ti o funa nitori pe wa baba akoko won koko ri to je pe ohun ti re o kan ti n sise lolo ti won de won ba pelu awon ohun yi la ba bi le pe kini ohun to se lona ohun te mo pe be lori kini ohun to se lona ni pe o na ti lu lati le re to je pe o fi awon itanda pe ni ti o fi si lati je ke omi ti o nbe ninu abule ti re ko ma ko sinu yi ohun ti ko ye o ma ndi ona bi to je pe o nba ise ti ijoba se o nba je won te ti pare ise na ni aye yi awon alaye ti ara ko baba wa se ko je won kan ti o mu itelorun fun awon iko ti o lo be ohun ti a se ni pe baba yi mo so fun pe o ti nbe ni owa awon lopa to je pe awon fi foju raju pelu adajo ni aipe bege ni eni keji papa o na ni ti re nigbati won de ni abule won baba na jade wa won bi le ro na koda o mo eni to se sugbon ile re ni bawo ni o se nbe ni le to je pe o mo irufe awon kan bawo ni awon na papa koda mo so fun pe awon lopa won da wole baba yi ni ojo eti ti ko ja mejiji to je pe ni akoko yi ati fi won si owo awon lopa to je pe a o fi won foju raju pelu adajo nje awon ti won je oga agba nipa ti eto imototo ni ilu paraku eni ko kan won ti soro gege bi fatiu buris gbenapo o na ni ti oni ojo ti oni ati se idanleko fun awon omo ilu ko tun si ru re mo gbogbo nkan to ko ni se awon ohun ti o je awon pasan ti o ma nlu eni kokan o na ni afe gbijade baye nitori pe o ti o je ti omo ilu lati bo fun kan won ni ko ye ki a se be ni agosadu se se ni papa o soro ni pe awon kan woyi gbogbo awon ti won kuru re nje ari pe owo ni ana ki a to gbe nkan jade o ye ki a bowo fun nje ma se je ki aba ohun ti ijoba se kan ba je yo je enira fun ni akoko be ge ni nle se awon asofin won ti ipade igba ti a se ni aipe nje eni ti o je eni ti mojuto eto iroyin ninu ise re rashidi ojo abudu na ti se alaye lati soro fun awon ti ise ti alaga egbe awon asofin nje lubrabu abi eni ti o je alaga ma binu na ni joseph jogbonu o ise ti o se ojo kan to je pe woni lori o so fun pe ise ti se lati igba ti a ti bere to ti mu tuwa akoko ni to je pe a ri pe irufe ise bawon ni o waye nitori pe a se eto nipa pe nipa ibuna owo lati je ki awon ti won lo nile iwosan nigbati a ni isoro to je pe a ti ni owo ni owo ti a wa gbe won debe
kati te sise fun won be ni fun awon omo ile eko pataki awon obere ki won ni sanwo mo ninu iwale tin bo yi o je won pataki ti se ti won se adupe fun orofe tan lati boru yin won tun se pataki won nani pe awon abapade ti buburu na ni o sele gege bi odun bi ro lo meta kan ti ari meta ti ari ti o nbe ni ori omi odo opara ṣugbọn olorun yo ku iku to je pe amujade ayojade bayi ti o nbe ni pasa lohun beke ni alabiri iya kan to je pe alalanu eniya to je pe gbe omo orugo bi yale o so sinu kanga omo na si te se ologbe bayi ya yi won so fin pe ati ori ni gege bi a se nsoro si adupe fun orofe tan lati gboro yin lati ni enu awe bonikos nje eni wa tin se Sufra, tuli, nama itu erwa, ipalewa, utun di ojala mungkin pi, wadibah.